0: bẹẹni nígbà gbogbo la mọ gborúkọ ọlọrun baledun mariga ta ṣe ń ṣe bẹẹ ta ń jí ta ń sùn ta ń ṣe bẹẹ ta ń jẹ ta mu a mọ fọpẹ fọlọrun baledun mari nígbà gbogbo orí ẹjọ sì ṣí sílẹ fún ìwọ tó fẹ pé wọlé ojú ẹrọ ṣí sílẹ 08032789512 òun náà ni àwọn ojú ẹrọ tẹ mọ pè sí láṣàlẹ tì ní gẹgẹ mo ti sọ fún yín tó wáyé pé ní gègéda tèmi ni èmi tí ẹ fẹ kí n mọ gbóòrìn yìí tá fi parí ni àmọ mo ṣe bẹ mo tún wò pé àwọn tó fẹ pè wọlé níjọ ẹjọ àwọn tó fẹ pè wọlé níjọ ẹdógún àwọn tó fẹ pè wọlé lóṣù tó kọjá tá yóò sí ọyẹ ṣe bẹ wá wà láṣàlẹ tì ní ẹjẹ ká tún gbóhùn ara wa síwájú sí ọpẹ púpọ lọwọ bàmílẹdùn mari náà ni torí pé òun náà ló ń fún wa lákòókò yìí kò ṣe bẹẹ kó mọ gbà lọwọ wa hello
1: ẹ̀ka alẹ́
0: ẹ̀ kábọ̀ sórí ètò
1: hello
0: mo ń gbọ́ yín ẹ̀ka alẹ́ o ọ̀dà mo ti sọ fún yín mo ní tẹ bá pè wọlé tẹ bá gbóhùn mi èmi ń gbọ́ yín ẹ̀yin tẹ̀síwájú ẹ sọ nǹkan tí ẹ fẹ́ so ẹ dárúkọ yín ibi tẹ ti ń pè wọlé àti tẹ fẹ́ dá sí àwọn tẹ fẹ́ kí béèléyàn tẹ fẹ́ kí ni èmi lẹ fẹ́ kí ni ẹ̀yin fẹ́ dúpẹ́ ni o ẹ ṣe bẹ́ẹ̀ jẹ́ ká tẹ̀síwájú hello.
1: Hello.
0: Ẹ̀kalẹ́
1: ẹ̀
0: ṣeun púpọ̀ ẹ bá yín rédíò yín sílẹ̀ díẹ̀ ẹ ṣe púpọ̀ ẹ ṣeun gan orúkọ yín ibi tẹ ti ń pè wọlé o. Ọlọ́run tó yìn nígbà gbogbo àdúpẹ́ ẹ ṣeun púpọ̀ o ẹ ṣeun gan àmì ẹ ṣeun gan. Àtọ̀dọ̀ bàbá fọlọ́run ṣọ́ mo fẹ́ béèrè wọn náà níbẹ̀ ṣe sọ mo ní kí pè yín kan tán kí n wá béèrè wọn náà ni ṣàlàáfíà náà wà o ṣé wọn wà lọ́dọ̀ yín bẹ́ẹ̀ o. Ó dà ẹ bá wa kí wọn ẹni mo kí wọn púpọ̀ ó dà ẹ ṣeun gan. 08032789512 tàbí kí ẹ pè sórí 08029840053 òun náà ni ojú ẹrọ gẹgẹ bí ìṣẹjú márùnún tó kù tẹmí ọmọ lò nílé agodo láṣàlẹ tì ní.

dúró gẹ́gẹ́ wọnú ẹgbẹ́ ẹ̀gbọ́n tẹjúmọ́lá ọmọ Fọlájogún olúbi àròkẹ́ ilẹ̀ ẹ̀dùn lamọ́ ara dédé ṣekú ọ̀pákòkò sólànà ẹ̀ tímọ́tímọ́ ẹ̀dẹ̀ bá ba yà òun yá bà náà ọmọ ẹbọdí yẹ wá ṣe ó fẹ́ ẹ̀ nánà ọmọ ọlọ́mọlẹ̀ yẹ kí dọ́nẹ ọmọlálẹ́ méjì ló ń dúró.